Pàtó pé àkọsẹ̀ ọjọ́ ìní tí a tún rí náà tẹ̀láfíà gbogbo ẹ̀ tí ẹ ti nífẹ̀ẹ́ láti máa gbọ́ ètò láti lè ṣe rédíò pàtẹ́ǹtì. Ẹ ti ṣe ọjọ́ ìṣẹ́gun ojúmọ́ kejì nínú oṣù Òkúdù ọdún 2024 bí ẹ bá ti bójú ọ̀rọ̀ ẹ ti rí pé aago mẹ́ta ọ̀sán tí kò fi ṣẹ́jú bíi mẹ́rìnlá. Kókó láti ọ̀sán yìí jẹ́ ààrẹ ilẹ̀ wa ẹni ọwọ́ Rúmi Àràwádá yìí. Ó ti ń tẹ̀síwájú nínú ìrìn àjò rẹ̀ jẹ́ ní àkókò yìí wọ́n bẹ ní ilẹ̀ Niger báyìí tó jẹ́ pé ààrẹ ìlú yìí ọ̀gágun àgbà Abdulrahman Tiani ni ẹni tí ó gbà á ní àlejò. Gẹ́gẹ́ bí a ti sọ fún ìjẹ́ a ti ṣe ìkéde pé ní ìrọ̀lẹ́ tí ọjọ́ tí ò ní pápá yóò tó ń gbéra lọ ní ìlú Wagadugu lọ́hùn-ún. Pápá jọ lẹ́yìn rẹ̀ jẹ́ ajẹ́lẹ̀ ìlú paraku òun pápá ó ti lọ ṣe àbẹ̀wò nínú ìlú àwọn aláwọ̀ funfun báyìí ìlú kan tí a nípe ní Bres. Kí ni ohun tí ààrẹ àbí ajẹ́lẹ̀ yìí kí ni ohun tí wọ́n mú wá gẹ́gẹ́ bí ohun àǹfààní tí a lè rí gbà. A wá sọ̀rọ̀ nípa ojúmọ́ kejì lẹ́yìn tí àwọn ọmọ abẹ́rẹ́ ìdánwò tí a nípe ní CAP ìgbésẹ̀ wo ìlànà wo ni a ti gbé kalẹ̀ gbogbo nǹkan wọ̀nyí ni tí àyè gbàgbọ́ wa a fi tó yìí ní etí báyìí ẹ máa gbọ́. Adúpẹ́ fún ilẹ́kànsí fún ẹtí ẹṣí ẹ̀rọ yìí ẹ má ṣe òmíràn láti lè ṣe rédíò fẹ̀tìntì ní ìlú paraku ní ẹgbọ́ báyìí. Ààrẹ ilẹ̀ wa ẹni ọwọ́ Rúmi Àràwádá yìí gẹ́gẹ́ bí ti ṣe fún yín lẹ́yìn tí ó rìnrìn àjò lọ ní ilẹ̀ Nàìjíríà ní ọjọ́ ti àná. Ní ọjọ́ tí ò ní jẹ́ ó ti jẹ́ ẹni àlejò fún ààrẹ ilẹ̀ Niamey ẹni wa. Ẹni ọ̀wọ̀ ọ̀gágun àgbà Abdulrahman Tiani tó jẹ́ pé nígbà tí ó débẹ̀ kódà wọ́n tẹ ẹni èyí tí a fi aṣọ pípa sínú rẹ̀ òfin pé a gbé gẹ́gẹ́ bí ẹni ọwọ́ pàtàkì jẹ́ mo sọ fún yín pé nínú ìfojúrajú tí ó wáyé a ó sọ̀rọ̀ nípa ètò ìbáṣepọ̀ láàrin ilẹ̀ Benin àti ilẹ̀ Niger báyìí gẹ́gẹ́ bí ẹ̀yin láti mọ̀ ó ti nà bí àkókò mélòó wa lọ tó yẹ pé ètò ìbáṣepọ̀ yìí ojú ọ̀kan tí ó jẹ́ ìnira ṣùgbọ́n ní ọjọ́ tí ò ní a ó sọ̀rọ̀ báwo ni a ó ṣe ṣe nípa ti ètò pàṣípàrọ̀ nípa ètò ọrọ̀ ajé àbí ohun tí ó jẹ mọ́ àwọn ọ̀rọ̀ orílẹ̀-èdè ìwọ̀-oòrùn áfíríkà kínú tí a ó sọ̀rọ̀ sí. Bẹ́ẹ̀ ló sọ fún pé nílẹ̀ nàìjíríà ní ọjọ́ tí àná ààrẹ ìlú yìí Bọ́lá Tinubu ni ẹni tí ó gbà á ní àlejò tó yẹ pé wọ́n sọ̀rọ̀ nípa ètò ìbáṣepọ̀ láàrin orílẹ̀-èdè méjìjì. Àtúnsọ̀rọ̀ lórí ohun tí àwọn wàhálà ti ń wáyé nínú àwùjọ àwọn orílẹ̀-èdè ìwọ̀-oòrùn áfíríkà pàápàá jùlọ nípa ètò ìṣọ̀kan tí ó gbọ́dọ̀ wáyé láwùjọ àwọn orílẹ̀-èdè wọ̀nyí. Mo sọ fún yín pé lẹ́yìn rẹ̀ ǹjẹ́ a tún ń retí rẹ̀ ní ìlú Burkina Faso pẹ̀lú ààrẹ ìlú yìí Ibrahim Traoré tó yẹ pé wọ́n sọ̀rọ̀ nípa ètò ìṣàkóso lórí ìmọ̀dádókò nípa ìbáṣepọ̀ àti báwo ni a ṣe lè gbépọ̀ láàrin ara ẹni. Nínú ọ̀rọ̀ tí a gbéyẹ̀wò ní iléeṣẹ́ wa níbí yìí ẹni tí ṣe Jacques Dègbé ni ó ṣe àgbéyẹ̀wò nípa àwọn ètò ìrìn àjò ààrẹ ilé wa. A sọ̀rọ̀ nípa ètò ìbáṣepọ̀ pẹ̀lú ìlú òkèrè bẹ́ẹ̀ ní ọjọ́ tí ò ní lórí àwọn ẹ̀rọ nípa ìbáraẹnisọ̀rọ̀ tó yẹ pé eléyìí jẹ́ nǹkan tó yẹ pé iṣẹ́ pàtàkì tí ó mú ṣe òun náà ni pé ààrẹ ilẹ̀ wa ẹni ọwọ́ Rúmi Àràwádá yìí kódà àgbà gẹ́gẹ́ bí olórí tuntun tó yẹ pé ọ̀pọ̀ ni àwọn ènìyàn tó yẹ pé wọ́n tú yẹ láti wá kí wọ́n wá ṣẹpẹ́ kí wọ́n dúpẹ́ fún wíwá rẹ̀ ní ìlú Niamey báyìí. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ǹjẹ́ àsíá orílẹ̀-èdè méjìjì ǹjẹ́ kódà òun fẹ́ lókè ní ìlú Niamey gbogbo rẹ̀ àwọn àsíá wọ̀nyí fẹ́ lẹ́lẹ́. A sọ fún yín pé eléyìí jẹ́ atẹ́gùn tuntun mìíràn tí ó fẹ́ láti fẹ́ káàkiri láàrin ilẹ̀ Benin àti ilẹ̀ Niger. Ǹjẹ́ ní ilẹ̀ Nàìjíríà ní ọjọ́ tí ò ní a rí pé kò sí àwáwí kan síbẹ̀ nítorí pé ilẹ̀ Nàìjíríà ó jẹ́ nípa ètò ọrọ̀ ajé ní ilẹ̀ Áfíríkà ó jẹ́ ìlú pàtàkì ìlú ńlá kan tó yẹ pé a gbọ́dọ̀ ṣe ètò ìbáṣepọ̀ àǹfààní sí ni ó jẹ́ fún ilẹ̀ Benin. Wọ́n tún sọ̀rọ̀ nípa báwo ni àwọn orílẹ̀-èdè yóò ṣe máa ṣiṣẹ́ ní àṣepọ̀. A tún ṣe àlàyé nípa ètò ààbò láàrin àwọn orílẹ̀-èdè ètò ọrọ̀ ajé gbogbo rẹ̀ ní ohun tí amóyeyé àti ìṣọ̀kan àwọn ẹgbẹ́ àwọn orílẹ̀-èdè ilẹ̀ ìwọ̀-oòrùn ilẹ̀ Áfíríkà gbogbo rẹ̀ ni a sọ̀rọ̀ sí. Gẹ́gẹ́ bí a tún sọ fún wa ní ìlú Burkina Faso báyìí wọ́n tún sọ̀rọ̀ nípa ìgbépọ̀ láàrin ara ẹni nítorí pé ọmọ ìyá sí ìyá ni a jẹ́ ìbọ̀wọ̀ fún àwọn ìlànà láàrin ara wa pàápàá jùlọ a ó tún sọ̀rọ̀ pé
oje ategun titun mira ti o nbu jade bayi laarin awon orilede titun awon orilede eti ara titun ile wa eni owo ru na wala yi o se abowe leyin ni okan ninu awon ti won ti se ogbe fo ni ile wa ni igba kan enuel kumbakunse olakopa nigbati abi ile oro bawo ni etuna se ri onikoda ire ajo are ile wa ru na wala yi o jeun ka to pe won fe lati se pe ibasepo laarin ore si ilu si ilu be ni ebi ebi gebi ebi ni aje laarin ara wa o fi kan pe eleyi o je ohun kan to je pe are ile wa o fe ke ito ibasepo ki o wa ibi start bi o ti ye eleyi fi kan gege bi ohun ti a so fun pe a fe pe irorun ki o waje laarin awon orilede won yi papa julo ni ile Nigeria gege bi ohun ti eni wa Noel Kubakuse o se alaye o lari pe ko si isoro ni aarin won sugbon awon ilu ti ku gbogbo ni a mo ni igba kan koda won wo ara won gege bi awon aja eti aisa to buru mu ni to pe ko se ntoso mo ni keje sugbon ni ojo tun ni oni adupe ni pe eto oro aje yo tu pada si ipo re be ni a o soro nipa ala laarin ile Benin ati ile Niger ti o wa ni titi to pe ni ojo tun ni ohun ti o se pataki je eto ibasepo laarin ile Benin ati ile Niger o fi o je nkan ti oni opo pataki nipa eti se ebute oko oju omi ti ilu kutan ti anda kuni port nom pelu ile Nigeria mo so fun pe o je ilu pataki to pe ani lati yake eto ibasepo yake o waye ni ona ti o peye ona ni enu tin se Noel Kubakuse Kumbakuse egbe okan ninu before ile Benin ni ilu kiri ni igba kan se ala fun wa ninu tesiwaju nje mo so fun pe ajele ilu paraku nipa pe ki a se ilu paraku si awon ilu okere nje ninu iriajo re ti won se lo ni ilu Brest ni orile France ni nje ajele ilu wa Zulkifili Zakari ati eni ti o je akowe alase nje eni wa pataki ti atimo nje ni ojumo ko tale ni ogu osu karun odun ti awa yi eni wa ti se yasente elegbede won jo se won jo rin iriajo yi lo ni ile France lohun fun ojo mefa pa ko ni won fi se eto abewo yi ajele ilu paraku leyin ti won de wa nje abi lere kini awon anfani kini awon ohun kan ti o le je ere fun ilu paraku o si so fun pe ise iranse ti awon se onani lati je ki eto ibasepo ki o monadoko laarin ile wa pelu awon ilu cheku be ni won se iforoworo lori bawo ni a se le se awon ilu si ilu pataki be ohun ti ounje awon ile Benin abi ilu paraku ni ogun lati je ki o fese ke mu ese lo ni ilu yi mo wa se awon ise pataki ti a le ri oni a soro nipa eto ere idaraya a soro nipa titun awon ibi agbegbe se nipa eto eko awon odo papa idasoke ni awon abule bu kan woni a soro le lori ninu iforowo ti waye won ti so fun pe nkan yi o je ohun pataki to je pe ide ilu paraku lati jere pelu awon pelu orilede nibi ti won gbe lo lati lo se abewo yi oni laarin awon ojo mefa yi won se ifojuraju pelu opo ninu ipade ti o waye pelu awon ajele ilu bira ti won wa fun ipade kan nibe be gege ni awon ti won se alabasisepo nipa eto oro aje ati awon to pe won fe lati je ki won se eto imunadoko laarin awon ile ise won pelu ilu paraku gbogbo nkan wonyi ni won soro si o si wa so fun pe lọjọ ti oni nigbati eleyi ba nwoye o fi kan pe ilu paraku oni idasoke niyen lati je ki a tun igbe aye ibase awon ti won nkose ibase awon odo gbogbo ko si eni naa ti ko ni ri anfani nipa abewo ti awon se lo ni ilu Brest ni orilede France lohun gege bi oro ti aribo lati enu ajele ilu paraku Zakari Zulkifili. Bẹ́ẹ̀ni mo tún fún mi pé àìgbọ́sílẹ̀ ni ti ń wáyé láwùjọ àwọn oní ọ̀kadà ti ìlú paraku kì í ṣe pẹ̀lú kì í ṣe láàrin àwọn kì í sì ṣe pẹ̀lú àwọn ọmọ ìlú ṣùgbọ́n pẹ̀lú ìjọba àwọn aláṣẹ ìlú paraku ni kí ló ń tó ṣẹlẹ̀ òun náà ni pé ó jẹ́ pé ní àìpẹ́ àwọn kan tí wọ́n wà nínú ìbámu pẹ̀lú òfin
pataki lati san patanti ti ambere ni ohun ti won ko ni eti o je pe ojo pe apo mefa ni won san ni odoko kan de nigba ti awon olopa won bo si oju ona won mu awon kan awon ti won mu yi leyin ti agba apo mefa won ti so pe owo na o tun atufi apo meta kun lo je apo me san ninu awon ti awon foroworo ha foroworo pelu lenu won awon kan so pe ke to ba ti je pe nipa pe mo fun awon ni ibawe ni yo ti je kan ti o dara awon ti won tuku to je pe awon ni awon wa ninu idogba to je pe owo won ti san apo mefa owo ti won lati san bodo kokan yi nipa ti owo te awon na won ni won tun gba apo meta kun o fi ka pe o je apo mesan kini ide pataki to je pe won fi fi owo kun owo gbigba ti lowo awon ni okada okada ko ye awon ye ki won se alai fun awon nipa ti oro yi wa bere si ni de ewo nko mi nko nje awa tarasese lati fojugani en to je alase abi alaga egbe gbogbo awon oni okada papo ti ilu paraku je onani en to se alaye lawani ni o se alaye ninu awon alaye onitoto ohun bo si ohun ti sele si awon oni okada ti ilu paraku ohun na papo aku yi ohun nitori pe nigba ti ohun se iwade awon ri pe nitoto leyin ti won san apo mefa nigba kan ki lo fa to pe won fi apo meta kun nigba ti fikun awon papo awon ti ri de o si so pe nigba ti o nlo ni le se ajele o je pe ajele na ku tun o ti lo lu ku ti de wa sugbon to ba ti de wa o ni lagbara ti olorun gbogbo oro yi yo ri isi nipa re gege bi awon apere o ni ilu paraku o fi kan pe o fe mu ara re soto si eti won se ni ikamera o mu apere gege bi ilu kutonurowo ti won gba ni won o ni apo maruku mejo ni odun kan ilu ajase o je pe apo maruku o di pon mejo awon ilu mera won gba apo meta won gba apo meji abo abebe lo kilode to je pe ni ilu paraku ni awon gba apo mefa nje ti o ba ti ya o wa pe awon ni okada lati je ki won mu ki won fi okan bale ki won ma se fi ariwo se nitori pe gbogbo nkan alati musuru nipa re nje ti ajele ba ti de awon ojoko to nitori pe okan ninu awon mo ilu paraku ni ti awon o se alaye ni ekunrere ko si bo ohun ti o je aruye ti awon ke ibose ani ki waye ohun kan ti a n toro niyen nje gege bi oro na se lo si laarin awon oni okada pelu awon alase ilu paraku niyen gbogbo ti wa adupe fun ifun ore ofe ti a ni lati gbo irin ati ojo ti o ni a se alaye nipa irin ajo aare ile wa eni owo rumeru wada yi ti o n be ni ilu niame bayi leyin re yo tun lo ni ilu ogajuruku to pada lo si ilu abijan sugbon eto se pataki ni ilu nije ko do pe awon ara ilu yi Abdul Rahman Tiani o pese aye ti igbalejo pataki fun eni pelu awon mo ilu ti won jade ni opolopo be ni alase ilu paraku Zulkifili Zakari na papa ti ri ajo lo ni ile France ati si alafun gege bi o ti o mu lo si mu pala wa adupe fun rofe lati bo iroyin lati enu awe ibuni ko je enu ati si Castro Agbaka lo mo to erwa ipare wa o tun di ajo la mo ki pe o di wa.

0: A fún òun wá jẹ́ mú mẹ́kàn yẹn dé òun pé tí wọ́n dé ó dín gbogbo adégbé mẹ́gbẹ́ àwọn máa fò bá fò
1: ẹ máa pọ́n dọ̀nìyó
0: máa pọ́n dọ̀nìyó iná tiẹnu ẹ gbé tí owó iná tiẹnu iná tiẹnu ẹ lómi èmi máa dọ́ọ̀nù wọn dé mọ́ ayọ̀ mi kó hàn lẹ́yọ̀ mi sí gandiné mi ẹ̀ mọ̀ kẹsẹ́ kẹsẹ́ lọ́jì gbẹ́tọ́ yan lè gbẹ́tọ́ nù dàgbé bọ̀ ẹ̀yin bọ̀ ẹ̀hẹ́n náà wà dàgbé nù gbẹ́tọ́

0: gan ko khoro khoro nu we keten mi ton radio o fraten tfm lo pe ko fi bo mi ko lo kho safi lo do to so njo nu mi ame mi na o pe ton si ya ko wi nu lo kho safi mi na ko ne ka de ba
1: lo ganji me da
0: lo ganji ya
1: lo ganji
0: ne kon yo me do tin lo juro tu en yi din ko lo ma ze ko lo khure to won ya se ya
1: gai fa ton tele mi tele na tun do ko so njo nu de yi o o me sento e ton toni saku
0: Non, ati me de oyon de ko vi ton su ko bo yin cha ere. Lo afo ko ko de. Afo eno fo de mo ko de do de. Ti o do eno ko de lo. Afo afo ko eno ko afo lo do. Ti o ko de da ga ni eyan ko e.
1: Afo we die de.
0: We die de tin e. Won yon de ko vi ton igbo yin cha de. Mo ko afo.
1: Mo ko afo.
0: E bi o de lo do de. Ti o aho. No mi.
1: Ne ta do.
0: Nekado
1: nekado
0: nde ko ifi ton su ko mo Crawford nekado no no do ko deme
1: kan ni nekado
0: we go
1: we go no no na hovimo aye hun
0: ah ni na hovimo aye hun kon to tro mi to be so tun aye hun ya be te aye hun te kai mo
1: aye hun fongbe me o fongbe dodo me o le o me ko mi ton le no lo do daye o pipan
0: pipan le son gbogbo
1: pimpan re do lo aye
0: eh bere lo zon gbogbo
1: eh me ko mi ton le no le ro
0: zon gbogbo aye hun le pipan
1: hm no na hovi mo aye hun
0: mi na hovi mo pipan e mo aye hun
1: e mo aye hun ne ka do
0: aye lo hovi le do ho a
1: eh
0: e do ne ka do mu ko ton le bonji
1: mu ko ton yo ne ko evi ton su kwe mo kwa fo e ncha ne ka do
0: da wo re
1: ncha saru afo me
0: ere
1: uno nonde kwe vitan sukwe
0: bo kula fo
1: ne kado uno na hovi mo aye hun
0: ni na hovi mo aye hun
1: pipan ne
0: ya hovi mo aye hun
1: ne kado
0: ere khoto to lo mi to lo wo le deme hun edo nonde kwe vitan sin asukwe bo kula fo
1: ebule lo
0: gaji pipa on pe no ho no pipa we zo mi yo pipa
1: fun
0: pe da ho zo ngbogbo no rai o yan ho fi pe fi ton so ho bo mo ayihun po fo nu jome hun wa kai ngbon to e ka gbon lo brele mo ye pipa yan ho mo ayihun ne ka do ho to mi to so gbe ne 0144 70 44 44 to mi to le ko do chapo nu mi e men ni lo je me do poko lo kan wa e do nu me do kan wa e
2: o to tu ma je me are gwanu
0: mi do ganji
2: aha ida ya nya da andre so ke pe e fi mi si ko
0: de ya
2: e o la nu pe e to tu ko e bo kla fo e da se un ku ya da gbe ni ton nu mi
0: da gbe ya ton e ku bi ton gbe da gbe ya lo pa de ga ba le bo kla fo
2: I
0: don't know what to do, man. Hey, yo, Andres, okay, baby, we're
2: going.
0: Bye-bye. Now, we're going to go. Yan no de kwe viton si asukwe bo kula fo no do si gbe kwe donem e kwe vi husu bo kula fo abi
1: e mo wa si e kula fo
0: e kula fo
1: e kula fo to bi ta
0: yan ho ho mo ai ho ho to bi to wa kan we kula fo
2: alo
0: me je gani na nko to me
2: era la mi alito
0: ai bo se gbara wa pere abo bo to si mo wa
2: eh
0: eh a flo lo le mi ase
2: eh era ya eh yo ko ti do wo wo wo ko abo
0: mm ni po se vere en ni aloka to fi ade yo so eyan ganjia a septem pede ko tin fi ade wo ile mi 01 44 70 44 44 0 44 70 44 44 je mi bo jete do gomi to fi bo lo kin kin we nle o mi na igbenu mi yon de ko ifi ton so ko kura fo ya huru mo ai hun kontan to mi to wa kan ku abo
2: Mo
0: le fun ni fe sa lo wo le re. E da do e na ije wa ti o blue ni Edua.
2: Aha.
0: Ni go. E da Era chenu e fandi Vincent 01 44 70 44 44 01 44 70 44 44 tromi to waka no kwa bo beto wa mi goma o me chika di nei ko to no ma kan mo si eden ya sei ko fidel e ya flan lo le Ni na huru mo pipa na edo. Ah, I don't know you Rosie. Eh, na chenu e sen ho fidel 01 44 70 44 44 01 44 70 44 44. Tromito e lokan wa yo do nu wetu honton. Allô. Eh, ya bidan Zinde me Bruno, ya yo lo la fun yi mi ase.
2: Eh, o
0: kon to yo no no. Ah, e mo na ba to pare to bo. Yo na je gudu le na je gudu wa. Ah, yo no ko vi to so pe kla fo re. Eh. E do ba cho pe wa. Mhm. E ya.
2: O go. Edo amon u ka re pe me.
0: Edo no lo. Ah. Edo no lo gbe me.
2: Eh.
0: Eyo. Era chenwe Bruno 01 44 70 44 44 tromi to wa kan ko abo
2: eh alo ti ti jabo
0: me ti ka de da o wi
2: eh asota asota ti peru gere we
0: asota ni ade gben
2: ti da ji me ta ta ti
0: eh ya lo wo le ne
2: eh eh you know that ni na e je do akoko e ni na le no to pe
0: no no ko vi to so ko afo ya
2: Eh
0: donc je dois faire quoi non pas nous
2: mais
0: Ah je dois faire quoi non pas nous
2: mais Oui Marie doit faire
0: quoi
2: non pas nous mais Oui donc viens donc Mhm
0: Nous quoi doit dire non nous
2: mais
0: Eh non nous mais Et là chez nous on a 01 44 70 44 44 01 44 70 44 44 Et à trop tu vas quand nous quoi bon
2: Oh,
0: tu veux dire.
2: Mais j'ai gardé.
0: What's a blood in Gadia? Don't you ever call me? I say. Aha, yeah, Tony, I won't roll out. He has on me.
2: Eh. Eh. Eh. Eh.
0: Eh.
2: Eh.
0: Yon de vitan sou kwe vitan sou kwe mo kula fo an do ka bra e flan de no yo devle nou kouma e konton wo yo o flan lo de votan e men e ya we go ya ho vi momo a yu hon di ko fi a ho ah nou baben yo vote pou me di Et notre numéro est 01 44 70 44 44 01 44 70 44 44. Tout le monde est au courant de quoi faire. Promi toko. Quand on fait la D, 0144-70-44-44, donne moi wakan, oui.
2: Et nous gardez-vous.
0: Ah, Badoua Doué, Bertin.
2: Oui, dit l'ambassadeur.
0: Ambassadeur.
2: Ouais. Eh, on est dans...
0: Nous, malades, les liens. Mais clair,
3: il
0: est chronique comme aussi.
2: Nous pouvons dodger comme monument.
0: Nous pouvons dodger comme monument. ẹna tí ẹ mú rẹ ẹna tí ẹ mú davido ẹna tí ẹ mú ẹna mi àwọn akọrẹ sáfi mi àwọn akọrẹ sábi àwọn akọrẹ sábi lakó o tó ní ìsàkú ẹrẹ lò hánú mi gbogbo ẹgbẹ káfí mi lò lẹfúlẹ ganji mi àwọn akọrẹ sá mi àwọn akọrẹ sá mi jó kan tó yàn ẹ ká kan kọ ẹdí mẹ ẹ kan kọ ẹdí mẹ ibi ló ní ma nọ kan jí dín yàn kó àbọ tó lómi tọ mi ló ganji.
2: Lọ́yọ́n Placide. Afọ̀nkúrọ̀ dàgbé jẹ́ náà inú mi lò dán.
0: Nùwọ́n ló gbé ẹlẹ́bẹ̀. Iná chẹ́nu wé àlọ́yọ́n Placide. Bọ́lá chẹ́nu hàn tán tó lómi tọ́. Ẹ̀kú wà lókànlẹ̀ bí ọ́mì tó gbé tọ́ sẹ́dọ́ mi. Ẹ̀yà Tony.
1: Ẹ̀ná tẹnu ọkàn tó lómi tọ́lẹ̀ ndógbé ní ẹtí rárá.
0: Ìbọn lu ọkọ pápá ẹgbẹ́ yà yìí.
1: Ìbọn pápá ẹgbẹ́ pìdíkọ̀nà pìdíkọ̀nà.
0: Lónìí kan tọ́.
1: Ẹ̀nà Yọ̀núndéhùèvì tó súnkúébó kúláfọ̀.
0: Ẹ̀ka lọ.
1: Ẹ̀nà Pùnà Vláfò Àyánú tó nọ àwà nùhùn.
0: Vláfò Àyánú tó nọ àwà nùhùn dọ̀hùn. Wọ́n àmọ́ mẹ́lẹ́lẹ́gbọ̀n pátán.
1: Tẹlẹ wọn kọ itan mẹmu mẹna ko nadina jocelyn lọsi tina guru dọ yi gbọdọ mẹ gudogudo tan eyilọ bo yọlọsi peru gẹra dọ yi.
0: Egbọn apatan gbẹgbẹ
1: yi ẹdẹlẹgbọn apatan.
0: Ẹlọ Vláfò Àyántọ́rọ́ àwà nù.
1: Vláfò
0: tẹ́tú Àyántọ́rọ́ àwà nù àpò ìfitọ́sí gbọ́ akúrakúrakúra fọ. Mẹ àdọ́gbẹ́gbẹ́lẹ̀ ẹyí o àsúwọ́sí ìfitọ́sí wẹ̀yà bóyá fọkúrọ́ sí ìdè bọ́lọ̀ Vláfò dọ́ wẹ̀yà.
1: Ètò náà mọ̀.
0: Njẹ́ yóò tán wùdọ́ yé dẹ́.
1: Ẹ̀yìn ìfitọ́sù dandan wẹ̀yà.
0: Balawa náà ta wọ́n yé.
1: Wẹ́nu mi kàn mí na dóòlù.
0: Wẹ́jẹ́ mi kàn dóòlù yẹn tó.
1: Ẹnẹ́lẹ́ dó yọ. Wẹ́nu Vláfò mi kò ń gbé àgọ̀dẹ́ gbé. Vláfò mi jáde hẹ́n sọ mẹ́ dé lọ àwà jíjẹ́ sínú ìwà dé tẹ̀mẹ̀. Bọ̀ Vláfò ọ́ kò fẹ́ sìn mí ganjí à àdọ́gbẹ́mi tó ń hùwà. Àlọ́ nùdúdú ìdàdù dàn tẹ́ ẹnẹ́lẹ́ mẹ́yọ́ ẹ sì wà hù gan kákábọ̀ mi hàn mí àsọ̀rọ̀ dè wáyé pégbè. Ẹnìyàn ẹ̀hìn ẹ̀nà dòlò ẹnìyàn ẹ̀nà ẹ̀hìn àgbọ̀lọ́mẹ́tọ́ dápá ṣáṣí mo ko gbe to mo mo buti kide mo no te mo to fu de mo de ni sa sa se nu mi eh ne bo mi na he no nu mi to le yo nda to kon no le e lo e no wa ene ganti e no ha sa se ne we de wa ro wa glo ene le ho e flavu bla glo ene le he we be ka me de ka ho bi o yo nte na so mi lo do wa na
0: de ton
1: ton e he o e da do ndo yo nde ku fi ton so pe bo flavu flavu ayanu to na wa nu
0: ẹnà tí ẹnu òwe gan.
1: Òwe gan yẹn na hovi mọ àyèhùn bọ mi kò tí mẹnu tó lómi tọ́lẹ̀ rọ àyèhùn hàn mẹ́kò mi tọ́lẹ̀ náà lẹ́yìn lọ́dọ̀ pípàn.
0: Bẹ́ẹ̀ zon gbogbo.
1: Bẹ́ẹ̀ náà lẹ́yìn lọ́dọ̀ zon gbogbo. Nù e dé ayélujára àyèhùn gbọ́ ẹ̀ nẹ́. Nù e lo ẹnẹ ọ ẹdọ ọpọn yọ e lo ọdọ títí mẹ́rẹ̀ rọ. Nù lò gbẹmẹ gbogbo gan gbẹ.
0: Nudo gbẹmẹ do e lo gbẹmẹ wo
1: lo gbẹmẹ wo
0: gan. Nane bẹrẹ lẹ bo ka yiyẹ bo ti da lọhun. Nudo gbẹmẹ wo gan gbẹ.
1: Nudo gbẹmẹ wo gan gbẹ.
0: Nudo gbẹmẹ wo gan gbẹ.
1: Ganji.
0: Nko tẹ́ ka tó lo wẹ́ tó.
1: Bọ̀ lóye ní ọ tọ́lọ́ mi tọ́lẹ̀ àbù ọ ìpọ̀npa. Ìpọ̀npa. Wẹ́nu e ihe na do lo ene do yọ wẹ́nu e ndé kpàtsá mi. Wẹ́nu e ndé wa zọ́n mi jí.
0: Nga ma mọ kún
1: pẹ́ẹ́lẹ́ mọ ẹ̀ kpàtsá dó mi. E wa zọ́n mi jí bẹ kpàtsá dó mi. Nu ma se kún ẹ̀ yẹ wa se. Àdìdì mẹ ìkànnì ọ ìnà tó nù lò ẹ nẹ wọn lọ ńdọnà hó vi mọ àyèhùn mẹ ẹ o hó tó ẹ nẹ ọ ìpàtsá.
0: Ló gbẹ owó gangbẹ.
1: Ló gbẹ owó gangbẹ.
0: Tẹ́lẹ̀
1: ló gbẹ owó gangbẹ.
0: Ẹnà tí ẹnu wẹ̀ sako tóní ẹnà tí ẹnu wẹ̀ sunu nùmíọ̀ dọ́nu mẹ́rin lẹ́jẹ̀ mi àdọ́dọ́ adó mẹ́rin fúlàfọ́ bá tó gbé sẹ́dọ̀ wa.
1: Nà àdó gbé sẹ́dọ̀ nàìjíríà múlá dógbé sẹdó rẹnu nọ sútọlẹ múlá dógbé sẹdó rẹnu sẹdá òtọlẹ múlá dógbé sẹdó rẹnu zimakantan èrò pé akúfilẹ ìpè.
0: Mẹdẹgbẹ ọdà ni wọn kó gbé wọn yàrá.
1: Mẹdẹgbẹ ọdà yàrá.
0: Tẹnana tẹnana tó de wọ ya.
1: Ẹ gan yi.
0: Yọkpọfọ ka ni wọn yọkpọ wọn adasi do.
1: Ẹyẹnẹ.
0: Àwọn ọdọ kó mẹkó náà wọ yọkpọfọ nu.
1: Yọkpọfọ pẹbi bi.
0: Ẹ bá adasi kọtọ pẹ ibi yàwó.
1: Ẹ gbẹ. Ẹ gbẹ. Ẹ gbẹ. Ẹ gbẹ. Ẹ gbẹ. Ẹ gbẹ. Ẹ gbẹ. Ẹ gbẹ. Ẹ gbẹ. Ẹ gbẹ. Ẹ gbẹ. Ẹ gbẹ. Ẹ gbẹ. Ẹ gbẹ. Ẹ gbẹ. Ẹ gbẹ. Ẹ gbẹ. Ẹ gbẹ. Ẹ gbẹ. Ẹ gbẹ. Ẹ gbẹ. Ẹ gbẹ. Ẹ gbẹ. Ẹ gbẹ. Ẹ gbẹ. Ẹ gbẹ. Ẹ gbẹ. Ẹ gbẹ. Ẹ gbẹ. Ẹ gbẹ. Ẹ gbẹ. Ẹ gbẹ. Ẹ gbẹ. Ẹ gbẹ. Ẹ
0: da fi ni mo e to ehun ja ehun ra ehun dagbe so ohun
1: ari sasade le
0: ari sasade le ete bable o me me do pawule me mi obo be ma ya bo mere fo gaje
1: o ari sado ni le ru fi ni mo mi ari sado ra ye ko
0: eh
1: e so pe je to ho ton toro nta ra lesi
0: e so pe mi ara lesi
1: eh e so pe je
0: mo ra so pe ya o
1: mo so pe ya mi
0: ba o kan blo be so
1: mi ya mi
0: nde yi no gbon me fla me ba mi di ya e ron khota to mi to na check ni me onu ku ku pepe me na o han disa pe na bonu ka na ho ya ho me la ho noel ku do fi e so ga do mi ha ku do chere e na o mi a be agba mi to na za do ko jo nu ko ma le ni bi ti o khre mi wari do ko gbe ma bi o kan do me o anybody so nu fon gbe de vune so asanga gbe e ka to me mi a pe do fi nu ma o pelo to ni fon mi bo to ni ka fon mi won e ti o lo to mi me o do ko ko mi to nji woni mi ni fo ye a fo ye o fondo awa jije me o mi are ya pele fi so e dabo bye bye.

0: sọ pé ṣẹbí yóò gbà mí dandan ni.
1: Bẹ́ẹ̀ni bí ẹ̀rù bá ṣọpẹ́ àtúngbà ẹ̀wù mí dandan níwájú tí ó wà jáwà ṣọpẹ́ lọ́jọ́ tó ní fún rere tí ọlọ́run ṣe nínú ayé ẹnìkan kan wá. Àyìn ní ogun agbó orúkọ ọlọ́run ọ̀gá gbogbo ẹ̀tì ẹ̀tì nífẹ̀ẹ́ láti máa gba aláìkú láti lè ṣe rédíò pẹ̀tẹ̀ǹtì àkínlẹ̀ kàṣí pé ẹ̀kọ́ ọjọ́ tó ní ọjọ́ ti ṣe ọjọ́ ìṣẹ́gun ojúmọ́ kejì nínú oṣù òkúdù ọdún ọgbọ̀n ọdún mẹ́rìndínlọ́gbọ̀n. Tí a bá ti wojú ọ̀rọ̀ tẹ̀lé pé aago mẹ́sàn-án ti kọ́ ìṣẹ́jú mẹ́tàdínlógún àkínlẹ̀ kan sí gbogbo ẹ̀yin olùgbọ́wọ́ wa ẹ̀ tí ẹ̀ ń dúró tì wọ́n ẹ̀ tí ẹ̀ ń ṣe àtìlẹyìn fún wa lọ́jọ́ tí ojú òní ti ní ọjọ́ tí ó ní o. Àti àkókò yìí bàbá wa Sùmọ́nù Màjídì bàbá ilé Èṣù Sàlọ́mọ̀ lè kàn kí ní ọjọ́ tí ò ní ẹ̀kú bí nǹkan ṣe lọ. Ó lọ́ máa gbé ọmọ yín ga o ẹ ò ní lọ lẹ̀. Bẹ́ẹ̀ ni bàbá wa Bello Jafaru Akin ẹnu pa lọ́jọ́ tó pé àlàáfíà kò lè dìde ní ọjọ́ tí ò ní. Bàbá Alhaji E.M. Ibrahim Ṣèlú Akin pé Ọlọ́run á bùkún yín. Bàbá Alhaji Afọ́sọ́nù Wòyìn Akin ní ọjọ́ tó ní pé ayọ̀ yóò máa wà pẹ̀lú yín. Ẹ ò ní rí ìpọ́njọ́ ní rí ìdààmú gbogbo àwọn tí wọ́n kù lọ́rọ̀ kan jọ̀kan. Akin yóò pàtàkì Tìjàn Máṣúdì Akin yóò bàbá aláwọn ètò náà adúpẹ́ ìdọ́bí ìbẹ̀tì Akin. Ayọ̀ ní fún yín ní ọjọ́ tí ò ní a ó lọ pẹ̀lú orí wa ní ọjọ́ tí ò ní. Ìwé kan ni arígbà ìwé ni a fẹ́ láti fi ṣe gẹ́gẹ́ bí ẹni tọ̀hún òun ni kí a fi to iní etí ìmọ̀ràn tí ẹ fẹ́ láti gba òun nípa ti ìwé. A ó máa gbọ́ wa jẹ́ ká fẹsẹ̀ ìrajú díẹ̀ náà.
0: Àkọ̀dínlọ́gbọ̀n jáde ooo ọkọ̀ náà fi ń ṣàṣàrí kẹ́. Bàbá Ìsìlámì àmì ọ̀pẹ̀yẹmí àdùkẹ́ ẹ̀ẹ́dọ́là rẹ̀ ọ̀rẹ́ náà jìmọ̀ láyọ̀ rí ọ̀kọ̀rọ̀ fi yá o. Èèyàn mújì dáàtò ní àpèká ń débi oníjó mi dá sọ̀rọ̀.

fún olúwa ọlọ́run wá nípa àwọn àánú rẹ̀ tí a rí gbà lójoojúmọ́ ìṣẹ̀lẹ̀ àmọ́ kí n lẹ́ẹ̀kan sí pé kọjọ tí ò ní ohun tí ó ṣe pàtàkì. Ìwé tí arábìnrin kọ sí wa ni a fẹ́ láti kà fún yín kí tẹ́tí sí láti gbọ́ ọ̀rọ̀ yìí ó ṣe pàtàkì fún wa nítorí pé nígbà tí ìwé náà ó ti gùn jù tí a ò bá tètè ṣe é ká kí ẹ fẹ́ tí sí láti gbọ́ ní ẹ̀kúnrẹ́rẹ́. Ó ti yáwó ẹ ti ẹ̀ ń gbọ́ wa. Orúkọ mi ni Kẹ́mi Sọlá Àdùkẹ́. Àti bí ọdún márùn-ún sẹ́yìn ni èmi àti ọkọ mi àfẹ́sọ́nà ti bẹ̀rẹ̀ eré ìfẹ́ wa bọ̀. Ọmọ ìlú kan náà ni èmi àti ọkọ mi. Ọkọ mi jẹ́ ẹnìkan tí ó ń ṣiṣẹ́ ní ìlú aláwọ̀ funfun. Àwọn òyìnbó ni ó ń bá ṣiṣẹ́ pàtàkì. Ní nǹkan bí oṣù méjì sẹ́yìn ni a mú ọjọ́ ìgbéyàwó wá fún gbogbo ènìyàn. Kódà ọkọ mi ti ná owó gidi fún ti ìgbéyàwó wa tí ń bọ̀ lọ́nà. Ọmọ mẹ́ta ni àwọn òbí mi bí. Èmi ni àbí kẹ́yìn àwọn òbí mi bẹ́ẹ̀ sì ni èmi nìkan ni obìnrin nínú ọmọ tí àwọn òbí mi bí. Wálé nìkan ni àwọn òbí tirẹ̀ bí. Kò ní ní iwájú bẹ́ẹ̀ ni kò ní lẹ́yìn. Ọ̀sẹ̀ tó kọjá ni Wálé ti ìlú òyìnbó wá fún ètò ìgbéyàwó. Ilé tí Wálé wá yìí ó jẹ́ ìlú kan ní agbègbè ìhà Sàvẹ́ ni ó dé sí. Ǹjẹ́ Sátidé ọ̀sẹ̀ tí ń bọ̀ ni ìgbéyàwó yóò wáyé. Láti ìgbà tí èmi àti Wálé ti ń fẹ́

bẹ́ẹ̀ ọ̀run ni yóò ti máa rí ara rẹ̀. Ìwọlé bàbá mi ni kò jẹ́ kí n mọ àìlera ọkọ àfẹ́sọ́nà mi. Bí ọkọ mi ṣe dé láti ìlú òyìnbó ni ó ránṣẹ́ sí mi. Ó ní kí n wá bá òun nínú ilé. Nígbà tí mo dé ilé ọkọ mi, ó bẹ̀rẹ̀ sí ní bẹ̀ mí wípé kí n jọ̀wọ́ bo òun ní àṣírí. Mo bi í léèrè wípé irú àṣírí wo ni kí n bò ó. Ọkọ mi bá ti ẹnu sọ̀rọ̀ wípé òun kò ní nǹkan ọkọ̀rin. Kí n má fa ọ̀rọ̀ gùn, òkóbó ni ọkọ mi. Ó ní tí a bá ti ṣe ìgbéyàwó tán, òun ó yọ̀ǹda mi láti lọ gbé oyún wá láti ìta. Ó bẹ̀rẹ̀ sí ní bẹ̀ mí wípé kí n jẹ́ kí àṣírí ńlá yìí wà láàrin èmi àti òun. Kí n tó ṣẹ́jú pẹ́, owó ni Wálé ó fi bò mí lórí. Ó ní òun nìkan ni àwọn òbí òun bí. Òun kò sì fẹ́ kí àwọn òbí òun kí ó kú ikú àkúrò. Ọ̀rọ̀ rèé, gbogbo ẹ̀yin tí ẹ ń gbọ́ wa, arábìnrin yìí sọ pé òun fẹ́ kí ẹ gba òun ní ìmọ̀ràn. Gbogbo ẹ̀yin abiyamọ, ẹ gbọ́, ṣé kí n fẹ́ ọkọ yìí pẹ̀lú àléébù ara rẹ̀ ni, àbí kí n sọ àlàyé ọ̀rọ̀ yìí fún àwọn òbí mi àbí àwọn òbí rẹ̀ láti fi tó wọn ní etí? Ẹ dákun, ẹ gbà mí ní ìmọ̀ràn. Ọ̀rọ̀ etí arábìnrin yìí, ó gbé kalẹ̀ sí iwájú wa ní ìrọ̀lẹ́ ti ọjọ́ ti nìyẹn. 01 44 70 44 44 01 44 70 44 44. Ó ti yá o, a fún yín ní àǹfààní láti pè wá.

0: Alo, ẹ kúrọ̀ lẹ́ o.
1: Salaamaleykum.
0: Wa aleykum salaam.
1: Alájọ gbogbo ìjára ti pa ní
0: kánì. Bàbá wa kú ọjọ́ mẹ́ta o.
1: Ẹ kú ọjọ́ mẹ́ta.
0: Ẹ kú gbà wá yìí.
1: O ẹ̀kú àpò.
0: Adúpẹ́.
1: Ọlọ́nkọ́ rà ń ṣe o.
0: Àmì òrò àìṣe.
1: Ọlọ́nkọ́ bá àwọn ọmọ sí.
0: Adúpẹ́.
1: Ọlọ́nkọ́ kò gbogbo àwọn sọ́ọ̀rọ̀ lẹ́gbàá mẹ́rọ. Ó ti ní ètò. Ọlọ́nkọ́ gbà tí a lọ wá ni. Ṣé àìní ẹ̀gẹ̀

0: bẹ́ẹ̀ni ẹ ti rí pé àwòrán ọjọ́ mùsùlùmí ọkùnrin náà ti ń lọ báyìí fún ẹ̀yìn tẹ̀fẹ́ láti dá sí ètò àkókò ju ìṣẹ́jú méjì àmẹ́ta lọ hakin lẹ́ẹ̀kanṣẹ́ ṣùgbọ́n ọjọ́ ti rọra ní aago mẹ́jọ rẹ̀ lẹ́ a ó tún tẹ̀síwájú lórí àwọn ètò wa hakin lẹ́ẹ̀kanṣẹ́ pé ẹ̀kọ́jọ́ ti ní òhẹ́ arábìnrin wa wọn ti ń gbọ́ àlàyé gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ tí a ti gbé jáde báyìí àwọn ọ̀nà àbáyọrí tí àwọn àgbà ti sọ jáde ǹjẹ́ tí ẹ bá lè rí lọ́nà yìí kì í ṣe tiwa láti kọ ẹyin tí ẹ fẹ́ ṣe ṣùgbọ́n wọn ti fún yín ní àwọn ìlànà èyí ti ẹ̀yìn náà tí ẹ bá mọ̀ pé ó dára fún yín kí ọjọ́ ọ̀la yín kó lè ládùúkú lárí ẹ mọ́ kanu rẹ̀ yóò dára fún yín o.
1: àgbàdì ò farabalẹ̀ afárágbẹ́gbá anigilájẹ́ ò ṣe bínú ti àtirátẹ̀kùn ẹ̀jẹ̀ gámi adéhámi nǹkan ti sẹ́kù
0: bẹ́ẹ̀ ni àsìkò ìwọ a ó ṣòro ìrẹ́gbẹ́ràn àti ọlọ́run o.

bẹ́ẹ̀ ni wọ́n ní kí ẹ pọ́n wa lé lórí àwọn ètò ní iléeṣẹ́ lórí pàtẹ́tẹ́ àfẹ́kọ́ àkí bàbá ìrúsàn àti wọ́n ń bẹ ní iléeṣẹ́ wa àti wọ́n jẹ́gẹ́ bí olùṣọ́nà fún wa báyìí olùwà pẹ̀lú ìní ọjọ́ tí ó ní gbogbo ẹ̀tẹ́gbọ́ alákòókò yìí wọ́n sọ fún yín pé etí tẹ́ fi gbogbo wọn kò ní dúró bẹ́ẹ̀ ni gbogbo àǹfààní tí ẹ ní láti jẹ́ kí ẹ fi àpọ́nlé sí ètò yìí olùwà máa bùkún ìyáwá bíyàwó àgbúrò ìní ọjọ́ tí ó ní kí ni tó ṣẹlẹ̀ àbí tí ìta gọtẹ́dá ó dá àwọn tí wọ́n kù tí wọ́n láti dá sí ètò ọ̀sùn ìbọn kò tí ìbúrú tó bá dìde ọjọ́ làwọn tẹ̀síwájú gbogbo ẹ̀tẹ́ ló ti wá akin àwọn tí wọ́n ń pè wá alájò gbọdọ̀ ní adúpẹ́ fún yóò láwọn ìtòlù akin bàbá bí ọ̀fìn máa kín obìnrin sàn nímọ̀nà akin tó látòlà àbáwò lẹ́kọ̀ọ́ ọjọ́ tó ní ijó náà ẹ̀ máa bínú pé a ti gé mọ́ ẹyin àkókò tí a gbọdọ̀ lò náà láti lò ní ọjọ́ tó ní gbogbo ẹ̀tẹ́ ti nífẹ̀ẹ́ láti gbọ́ ètò yìí akin Sumanu Majidi bàbá ilé iṣu àtúnkì lẹ́kan sí bẹ́ẹ̀ ni Bello Jafar akin pé ẹ̀kọ́ ọjọ́ tó ní ìparí ọjọ́ ìlànà aago mẹ́jọ ìrọ̀lẹ́ ìṣẹ̀lẹ̀ àmọ́ sọ fún mi pé nípa oore ọ̀fẹ́ ọlọ́run ohun dúdú ọlọ́fíkọ́ ẹ̀yìn kankan wa àlákàlà nílá àwọn ẹni bí ìrọ̀lẹ́ rántí wa gbogbo ohun tí ọjọ́ búburúkú ń ṣẹlẹ̀ sẹ́nì kankan wọn ní àkókò yóò ìgbéga ni yóò jẹ́ ti ẹnì kankan wa kìíní gbogbo àwọn ẹgbẹ́jẹgbẹ́ àwọn ará àwọn ẹbí ìbátan níbi kí tí ẹnì kankan wa lọ́jọ́ tó ní akin pé ayọ̀ ni fún yóò ayọ̀ ayọ̀ ayọ̀ bẹ́ẹ̀ ni tiwa náà pápá yóò jẹ́ tiwa mọ́ kí n pé ó dàrọ̀ nìyẹn.